0: àbúrò mi ti ń jẹun sókè lọ́wọ́ báyìí.
1: Tí
0: n bá sì pé lọ́mọ mi gbogbo ìgbà ni mo ń pè mí. Mo dọ́pítọ̀ ọmọ mi dáadáa. Ibikíbi tó bá wà kó mọ gòkè lọ ni. Òun ní wálẹ̀ láéláé. Sue baby. Aha. Abadi. Abadi. Abadi. Ah. Astagfirullah. Ọlọ́run dáre ṣe mi jù yóò.

ọjọ́ kejì oṣù tuntun July. Oṣù keje Thursday ìrọ̀lẹ́ rẹ̀ ọjọ́bọ. Ọjọ́bọ náà pè ní Thursday, Thursday náà pè ní ọjọ́bọ. Oh yes, wa pe Thursday. Aha. Nínú àwọn ẹ̀kọ́ tó fi kọ́ mi nílé ayé yìí, a kọ́ mi bí a ṣe ń ṣeré lórí èpẹ̀. Nínú àwọn ẹ̀kọ́ tó fi kọ́ mi nínú ayé tí mo wà yìí, a kọ́ mi bí a ṣe ń forí tì í tà sí ń faradà. Nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ mi lórí èpẹ̀ yìí kẹ́, a kọ́ mi bí a ṣe ń ṣiṣẹ́ takuntakun. Bí à ń lówó lọ́wọ́ tí a sì ní àjẹsẹ́kù. Bọ̀dá mi àti mọ́mí mi, sísítà mi àti bàbá mi, mo fẹ́ sọ àṣírí àdìtú ayé kan fún yín lónìí. Ó yálẹ̀ mọ̀ wípé kì í ṣe agbára ló ń dowó. Kì í ṣe kòókò jọ̀ọ́jọ̀ọ́ ní múnidélé ọ̀la. Iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn kọ́ ló máa sọ yín dolówó máa sà. Mo ṣe iṣẹ́ ìwádìí, mo kàwé débẹ̀ ni, mo sì súnmọ́ àwọn àgbà. Láti jẹ́ ọlọ́lá láyé. Láti jẹ́ ọlọ́lá láyé. Láti jẹ́ èèyàn pàtàkì láwùjọ. Láti jẹ́ ọmọlúàbí tá à ń tọ́ka sí. Láti yan fanda fanda láàrin ọmọ adáre hunrun. Nǹkankan ní mo ní gòkè àgbà. Nǹkankan sì máa sọ ní dolówó dọlọ́là tí mo pẹ́ pẹ́ pẹ́ pẹ́ dáadáa tí ó sì dọjọ́ alẹ́. Àṣírí ayé ni o. Yóò ṣe yín láǹfààní, pàtó ló ṣe èmi láǹfààní. Ìgbà tí mo wà kékeré hun ò réèyàn kankan tọ́ mi sọ́nà bí wọ́n ṣe lo ilé ayé mi. Nítorí pé akọ́dà ṣẹ̀dá ẹ tó dá mi wáyé ti mọ̀ mi, ó sì ti mọ̀ tí mo máa dà. Ó tọ́ mi sọ́nà, mo jẹ́ tí èèyàn jẹ́ láyé. Kò sí nǹkan tí ọkùnrin gbọ́dọ̀ jẹ́ lórí ètò tí wọn ò tí ì bá wọn jẹ́. Gbogbo nǹkan tó yẹ kọ́mọ ọkùnrin nínú ayé yìí pátá ni mo ní. Ọlọ́run fún mi láǹfààní láti ka ìwé débi mi títí lẹ́yìn mi títí mo tún lọ sí mi títí. Èèyàn níyàwó láyé mo bá wọn ni. Èèyàn lọ́mọ láyé mo bá wọn ni. Ọlá òun ọlà Ọlọ́run fi jìnkí mi, mo dúpẹ́. A gbọ́ kọ̀sọ́nà bíi mẹ́ni méjì, Ọlọ́run fi jìnkí mi, mo dúpẹ́. Níbo ni mò ń lọ, mo fẹ́ sọ àṣírí ayé kan fún yín ni, tó bá ṣe é ṣe kẹ gbà á sọ́wọ́. Tẹ bá gbà nígbọ́ fine, tẹ bá gbà nígbọ́ no problem. Gbogbo ìgbàkigbà tẹ bá ti ń jí láàárọ̀. I don't want to care the kind of businesses you are doing. I don't want to care the kind of job you are doing. My brothers and sisters, learn to pray. Ẹ̀kọ́ bí a ṣe ń gba àdúrà. Oh my God. Mo dán wò, ó sì ń jẹ́ fún mi bí ogun. Nǹkankan lẹ́ mọ̀ gbàdúrà fún Ọlọ́run ọba mi, ó sì yin ó sì jìnkí tẹ bá lè béèrè fún dáadáa. Tẹ bá ti wá rí kinní yẹn gbà bọ́dá mi. Yóò ṣíwájú yín jáde kẹ tó kúrò nílé. Yóò wà pẹ̀lú yín gbà tẹ bá rìn lórí èpẹ̀. Yóò sì mọ tẹ̀lé yín káàkiri gbogbo ibikíbi tẹ́ ẹ bá lọ. Àdìtú àti àṣírí ayé ni. Kábíyèsí lédè ọba mi, ọba ìyanu, mo ṣí fìlà forí adé o, ojúbà Ọlọ́run bàbá mi. Ẹ̀mí mímọ́ òde ọ̀run sọ fún mi wípé. Wọ́n sọ fún mi wípé. Ọlọ́run ṣe ìlérí, ó sọ ni ọ̀rọ̀ ni, kò sì ní padà sẹ́nu rẹ̀. Ó ní èmi ó ṣe àánú fún àwọn tẹ́mi ó ṣe àánú fún. Bẹ́ẹ̀ sì ni n ò ní ṣe àánú fún àwọn tí mi ò ní ṣe àánú fún. Bọ̀dá mi àti mọ́mí mi, sísítà mi àti dáàdì mi.
yo se ola nfani pupo ko to ku nle laaro to ba tin be leda re so lo ma bere owo ma bere dukia ma bere onko bere kan yo kan ile itun so fun lowo yi bere fun anu anu leke gbogbo adura laye ati lorun anu sise bi ogun lode orun anu sise bi ogun lode aye yi ore mi to ba ti ri anu gba o ti kogo aye ja nitori pe eni keni ti olorun ba ti se anu fun ohun lo mo araye ma se anu fun beyan ba ba omo alaanu ja iru won won a ma kaba mo pe eyan wa sinu aye yi sora lati ba omo alaanu ja eni ti anu olorun be lori re ko ba n rere kore si omo olomo ti o gbe anu sori latodi orun tolorun n se anu fun lowo lowo iru eni bayi ka be won a si ma se kini lode aye o kabiyesi olodumare baba story lo ma bambe inu anu lati ji mi lomo iya lori lo ma bambe o lafani lati wa sayin pati anu olodumare gbogbo nti mo je loni patapata awa omo bala ni ise agbara ati okun mi anu ni mo ri gba eyin to o ni ma di standard awon kan ti gbe awon ipele kan ninu odun 2026 yi won so wipe awon fe se nkan kan ninu odun 2026 yi won si ti ni to ba ti di July 1st awon se nkan kan ni aseyori mi o fi yo won sugbon won ri anu gba lati ri July eyin ebi kita e mo nkan kan anu gbe yin de osu July gbogbo bikibi te ba wa mo be yin tori Olorun e ma ba mi dupe lowo eledun tori pe eri anu gba mi yan ko ba je oro amo o ma ran tata ti mo fi wole sori to loni omode o ma gbo ka won agba ti won ma gba o mo dupe le kan si lowo awon iya tan bi mi lomo awon iya tan ti mi leyin e se mo dupe o gbogbo eyin baba mi patapata te duro ti mi lojo to ti pe nigba ti mo ti bere eto yi e se won ma tesiwaju ninu eto yi loni ari kankan ti a jọ pọ lori eto